Wọ́n yìí ni àwọn kókó pàtàkì tó yẹ jáde nínú ìjókòó àpérò ìgbìmọ̀ àwọn mínísítà orílẹ̀-èdè wa Bẹ̀nẹ́ tó jẹ́ wáyé ní ojú ilé ìṣẹ́ ní agbègbè Kútọnu ní abẹ́ àrẹwà Rọ̀mí Adọ̀wádàyìn ní àpéjọ lásán tí mo wáyé ní ọjọ́bọ̀ àkọ́kọ́ gbogbo oṣù tó wáyé ní ọjọ́bọ̀ yìí. Ọjọ́ mẹ́ta oṣù mẹ́fà ọdún 1995 wà yìí. Àwọn ìgbésẹ̀ ńlá méjì ni àrẹwà Rọ̀mí Adọ̀wádàyìn pẹ̀lú àwọn mínísítà wa ọ̀njọ́ gbé jáde. Àkọ́kọ́ ó ń sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ gbígbé sí àpéjọ ti orílẹ̀-èdè fún ìwádìí àti ìdìbò ti owó ìṣòdọ̀tún. Fìtẹ̀ ìjókòó síwájú àrẹwà Rọ̀mí Adọ̀wádàyìn pẹ̀lú àwọn mínísítà wa wọ́n tún gbé àwọn ìbáraẹnisọ̀rọ̀ ńlá jáde. Àkọ́kọ́ ó ń sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ àwùjọ fún àǹfààní ti àwọn apá oríṣiríṣi. Èkejì àrẹwà Rọ̀mí Adọ̀wádàyìn pẹ̀lú àwọn mínísítà wa wọ́n tún sọ̀rọ̀ nípa gbígbà sílẹ̀ ìṣúná ọdún àti ìwé ètò ìṣòwò ọdún 1997 sí ọdún 1999. Fíborí ìjókòó àrẹwà Rọ̀mí Adọ̀wádàyìn pẹ̀lú àwọn mínísítà wa wọ́n tún sọ̀rọ̀ nípa ìfọwọ́sí ti ètò dídàgbàsókè ìlànà ọdún 1996 sí ọdún 1994 ti ilé ìbẹ̀wò fún dídàgbàsókè ti agbègbè ajé ti Lákàn Àhémé àti àwọn ìkànnì rẹ̀. Fífún wa ní ìlànà nípa àrẹwà Rọ̀mí Adọ̀wádàyìn pẹ̀lú àwọn mínísítà wa wọ́n jọ gbé jáde yìí. Àkọ́kọ́ tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ gbígbé sí àpéjọ ti orílẹ̀-èdè fún àǹfààní ìwádìí àti ìdìbò ti owó ìṣòdọ̀tún àtúnṣe fún ìṣàkóso ọdún 1996 wàyí. Àtúntò ohun èlò ìjọba tí ó wáyé ní àtẹ̀lé títẹ̀ sí ọ́fíìsì ti alákòóso orílẹ̀-èdè olómìnira àti àkíyèsí àwọn ìṣàlàyé pàtàkì rẹ̀ yọrí sí yípadà ńlá ti àwọn ibi àfẹ́rẹ́ ti òfin ìṣúná àkọ́kọ́. Nítorí náà èyí jẹ́ kí ó ṣe pàtàkì láti tún ètò fàájì ìṣúná ti ìpilẹ̀ṣẹ̀ ṣe ní ìrísí yìí. Ìṣúná yóò ṣètò ní bílíọ̀nù 4.64 ọgọ́rùn-ún 7 bílíọ̀nù ní àkàwé sí 3.73 4.84 bílíọ̀nù francs CFA fún òfin ìṣúná àkọ́kọ́ yìí. Ìṣúná ìlọsókè ti 8% ìṣúwọ̀n dídàgbàsókè àsọtẹ̀lẹ̀ jẹ́ ìtọ́jú ní 7.5% lákòókò tí àwọn ìnáwó ènìyàn ti lọ sílẹ̀ nípa 7.8% láìsí pípé sínú ìbéèrè rúkúrú máti ti agbérò àti ìnáwó lórí àwọn ẹrùn àti àwọn iṣẹ́. Ìlọsí ti 8.5% ní ìnáwó ìdókòwò àti 4% nínú àwọn owó tí ń wọlé. Ìṣúná jẹ́ ó iṣẹ́ ọ̀kànṣe ní pàtàkì àwọn àtúnṣe tí a ṣe kọjú àwọn ìwọ̀n wọ̀nyí ní pàtàkì ní àwọn òfin ti ààbò àwùjọ àti okùn agbára ènìyàn. Ṣinṣin àwọn láìní ìṣúná tí a ṣe ìgbẹ̀yìn sí àwọn ìgbésẹ̀ àwùjọ tí ó wà nínú iṣẹ́ ọ̀kànṣe àwùjọ ti orí ti ìpínlẹ̀. Ìwọ̀nyí pẹ̀lú ṣíṣèdá àwọn ààyè omi ní àwọn ilé ìwé àti àwọn ilé iṣẹ́ ìlera. Ìṣàrẹ̀ ti ètò àfikún jíjẹ mímú fún àwọn ọjọ́ 1000 okun ti ètò ìṣedúró ìlera dandan àbójútó àwọn ènìyàn ní àwọn ipò ti ṣàgbé àti àwọn ọmọdé ìta àti bẹ́ẹ̀ lọ. Ní àwọn òfin ti ètò ẹ̀kọ́ àti àwọn ilé ìwé ìbẹ̀rẹ̀ ti gbogbo ti àwọn ìdíyelé ilé ìwé ọ̀fẹ́ fún àwọn ọmọbìnrin ní ètò ẹ̀kọ́ àtẹ̀lé gbogbo láti ìbẹ̀rẹ̀ ti àwọn ìdíyelé ilé ìwé ọ̀fẹ́ fún àwọn ọmọbìnrin ní ètò ẹ̀kọ́ àtẹ̀lé gbogbo láti ìbẹ̀rẹ̀ ọdún ilé ìwé 1996 sí ọdún 1997 àti ìkọ́lé àwọn ilé ìtajà fún àwọn ilé ìwé ní ààyè ti ààbò inú òkun ti network ààbò gbogbo nípasẹ̀ ìpín ti àtúnṣe àtúnwò fún àwọn ìmúṣiṣẹ́ ti ojútùú ààbò fídíò ní àwọn ìlú ńlá ti orílẹ̀-èdè wa. Nípa ìlera àti ẹ̀ka amáyédẹrùn ìṣòdọ̀tún àwọn kírẹ́díìtì láti ètò ìdókòwò àwùjọ
PIP láti ṣe àtìlẹ́yìn ìkọ́lẹ̀ ìṣòdọ̀tún ti àwọn ilé ìwòsàn àti àwọn ilé ìwòsàn ìṣàárẹ̀ ti ìpìlẹ̀ ìṣiṣẹ́ tuntun ti Calavi International Hospital Centre ṣìkọ̀ ìmọ́tótó àti àwọn amáyédẹrùn gbígbé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ fítẹ ọ̀rọ̀ yìí sí òpin ní àwọn òfin ti àtìlẹ́yìn ètò ọ̀rọ̀ àwọn ìgbéwọlé ògbìn láti ṣe ìtúsílẹ̀ ìlọsókè ìdíyelé ọjà nítorí àwọn rògbòdìyàn geopolitics àti láti ṣe àgbéga ààbò oúnjẹ àwọn ọmọ ẹgbẹ́ ti ìjọba yóò ṣe àtìlẹ́yìn oníwájú ilé ìgbìmọ̀ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí apá kan ti ìdánwò náà àti dìbò lórí òfin ìsúná tí ń ṣàtúnṣe yìí nípa àwọn ìbáraẹnisọ̀rọ̀ ńlá ti arẹwà Rọ̀mí Àjọ̀wá dáyín pẹ̀lú àwọn mínísítà wa ó ń jọ gbé jáde àkọ́kọ́ ó ń sọ̀rọ̀ nípa àwọn ìgbésẹ̀ àwùjọ fún àwọn apá oríṣiríṣi gẹ́gẹ́ bí apá kan ti ìtumọ̀ sí àwọn iṣẹ́ tí ó dájú ti àwọn àdéhùn tí ó wà nínú iṣẹ́ ọ̀kànṣe àwùjọ rẹ̀ alákòóso orílẹ̀-èdè olómìnira pàṣẹ fún ìjọba láti fi taratara ṣiṣẹ́ àwọn ìgbésẹ̀ ńlá ti àṣẹ ìlérí kan ní ìdí èyí àwọn ìpinnu wọ̀nyí ni a ṣe ní ayé ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ní gbogbo àti ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìmọ̀ èrò yóò múnádókò fún gbogbo àwọn ọmọbìnrin jákèjádò orílẹ̀-èdè láti ìbẹ̀rẹ̀ ọdún ilé ìwé ọdún 1964 sí ọdún 1973 ti àpò kan ti ₦20 billion francs CFA wà láti tẹramọ́ àtìmúyàrá ètò ìráyèsí omi mímu àti iná fún gbogbo àwọn ìdásílẹ̀ ètò ẹ̀kọ́ ti gbogbo ènìyàn èyí tí kò ní iná pẹ̀lú omi ní ìpẹ̀lẹ̀ ti ẹ̀kọ́ gíga a ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan láti ṣe àkọ́ṣe lórí àwọn ipò fún ìtúnlò àti tàbí ìmúdárasí àwọn iṣẹ́ àwùjọ gbígbé ibùgbé oúnjẹ ní àwọn ilé ẹ̀kọ́ gíga ti gbogbo ènìyàn láti ìbẹ̀rẹ̀ ọdún ẹ̀kọ́ ọdún 1964 sí ọdún 1973 yóò ṣàfihàn ìjọba rẹ ní ìpàdé àtẹ̀lé ti ìgbìmọ̀ àwọn mínísítà ní ààyè ti ìlera ìpín ti bílíọ̀nù kan ti ṣètò láti ṣe àtìlẹ́yìn àwọn ilé ìwòsàn gbogbo ní kíkọ àwọn àkọjọpọ̀ ti àwọn ìgbéwọlé pàtàkì fún ìmúṣe ìṣàkóso ètò ti àwọn pàjáwìrì pàtàkì nítorí náà àwọn ilé iṣẹ́ ìlera jákèjádò agbègbè orílẹ̀-èdè yóò ní àǹfààní láti tọ́jú aláìsàn èyíkéyìí ti àsọtẹ̀lé pàtàkì rẹ̀ wà nínú ẹ̀hùn ní ọ̀nà alápọn àti láìsí ipò ìṣáájú ìṣúná ti ₦10 billion francs CFA ti pín sí ètò ìwọlé sí omi mímu àti iná fún gbogbo àwọn ilé iṣẹ́ ìlera gbogbo tí ò ní iná pẹ̀lú omi ètò àfikún fún àwọn ọjọ́ 1000 ni a fún ní àṣẹ ní ààyè ti ògbìn àwọn ìfúnni ní pàtó ti wà ní ìdásílẹ̀ fún àǹfààní ní pàtàkì àwọn tí ó wà nínú ìrẹsì sójà àti àwọn apá kàjú láti àkókò ògbìn ọdún 1964 sí ọdún 1973 ní ṣíṣe bẹ́ẹ̀ ìjọba ń pinnu láti san àwọn ìgbìyànjú ìṣelọ́pọ̀ dára sí mú owó wíwọlé sí àwọn ẹgbẹ́ kan lè ní ìdúróṣinṣin ní ààbò ìpèsè àwọn ẹ̀yà ìṣelọ́pọ̀ agbègbè àti ìmúdára ipò bẹ̀nẹ̀ gẹ́gẹ́ bí àlà ilẹ̀ ògbìn àti agbára ilé iṣẹ́ agro iṣẹ́ ní ìwò oòrùn áfíríkà nítorí náà nípa ohun fún ìṣelọ́pọ̀ ti orílẹ̀-èdè tí ó kọjá 1,000,000 tọ́nù àwọn olùpilẹ̀ṣẹ̀ yóò gba èrè ìyàsọ́tọ̀ ti 10 kilogram lórí ìdíyelé ti àfọwọ́sí fún ìpolongo ògbìn ní ìbámu sí àwọn apá sójà àti ìrẹsì ní kéde tí àwọn agbára ìṣelọ́pọ̀ ti fi sórí èrò ti ní ìtẹ́lọ́rùn àwọn olùpilẹ̀ṣẹ̀ yóò gba ẹ̀bùn aláìlẹ́gbẹ́ ti 10 francs CFA fún kilogram ti a fi ránṣẹ́ sí àwọn ilé ìṣelọ́pọ̀ agbègbè ó yẹ kí ó ṣe àkíyèsí pé fún ìpolongo ògbìn ọdún 1964 sí ọdún 1973 àwọn agbára wọn jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kájú 1,000,000 tọ́nù sójà 400,000 tọ́nù pẹ̀lú ìrẹsì 125,000 tọ́nù
pẹ̀lú pẹ̀lú ìgbìmọ̀ náà pàṣẹ fún àwọn mínísà tí ó nífẹ́ sí kókó ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ sí ìṣàrò ìlànà lórí àtúntò àwọn apá mẹ́ta wọ̀nyí láti jẹ́ kí wọ́n di ìdíje díẹ̀ sí fitẹ ìjókòó ìsíwájú arẹwà rumi adẹwà dáhìn pẹlú àwọn mínísà wa ó tún sọrọ nípa gbígbà sílẹ ìsúná ọdún àti ìwé ètò ìṣòwò ọdún 2017 sí ọdún 2019 ní ìdí èyí ó hàn láti inú ìwé ìpamọ́ tí a sọ pé ìdárayá ṣíṣètò yìí jẹ́ apá kan ti ipò ọ̀rọ̀ ajé ti orílẹ̀-èdè tí a sàmì sí nípasẹ̀ ìṣòro kan dídàgbàsókè tí ó dúró ní 8.1% nínú ọgọ́rùn-ún ní ọdún 2015 ìgbásílẹ̀ kan láti dìde ti ìṣòro tún ìjọba kan tí wọ́n ti wá pẹ̀ láti ìfojú ìṣàkóso tí a pinnu ní 8.1% nínú ọgọ́rùn-ún ètò ajé orílẹ̀-èdè wa Benin yẹ kí ó ní ìtẹ̀síwájú ìfaramọ́ rẹ̀ láì bìkítà àwọn agbègbè àti ti kárí ayé ti kọ́ ní ìdúróṣinṣin nítorí náà ìṣúwọ̀n ìdàgbà yóò jẹ́ 8.5% nínú ọgọ́rùn-ún ní ọdún 2016 bí a ti pinnu lákọ̀ọ́kọ́ àti ní ọdún 2017 pẹ̀lú ìwọ̀n àfikún tí a tọ́jú ní àyíká 8.4% àti àìpé ìsúná ìṣàkóso ní 8.9% nínú ọgọ́rùn-ún fíborí ìjókòó yìí arẹwà rumi adẹwà dáhìn pẹ̀lú àwọn mínísà wa ó tún sọ̀rọ̀ nípa ìfọwọ́sí ti ètò dídàgbàsókè ìlànà ọdún 2016 sí ọdún 2022 ti ilé ìbẹ̀wé fún dídàgbàsókè ti agbègbè ajé ti lákàn àhìmé àti àwọn ìkànnì rẹ̀ ètò tí a sọ pé ní ọdún 2022 àwọn agbègbè ti omi ti wà ní àtúnṣe àti dídàgbàsókè sí àwọn ààyè ìlera ti ìtòlọ́pọ̀ tí ó ṣe àwọn iṣẹ́ ṣíṣe ètò wọn àti ṣẹ̀dá àwọn ọ̀pá dídàgbàsókè ètò ajé àti àwọn onírìnàjò alágbèrò pẹ̀lú ìfojúsísí ìṣiṣẹ́ rẹ̀ àwọn ìtọ́sọ́nà ìlànà mẹ́ta ti wà ní àwọn àsọyẹ̀ tí ó ní pẹ̀lú ìṣòdọ̀tún àti dídàgbàsókè àwọn ará omi dídàgbàsókè ti ajé agbègbè àti ìlọsíwájú ti àwọn ilé iṣẹ́ ìṣàkóso ìwọ̀nyí jẹ́ àfikún nípasẹ̀ àwọn àkè ìlànà mẹ́fà àti àwọn ètò ìṣiṣẹ́ mẹ́ta tó fọ́ sí àwọn iṣẹ́ mẹ́tàlá wọ̀nyí ni àwọn kókó pàtàkì tó yẹ jáde nínú ìjókòó àpérò ìgbìmọ̀ àwọn mínísà orílẹ̀-èdè wa Benin tó yẹ wáyé ní ojú ilé-iṣẹ́ ní agbègbè Kútọnu ní abẹ́ arẹwà rumi adẹwà dáhìn.